0: oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lẹ́lẹ̀ lórí o. O lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
1: Irọ́ ni o.
0: Òótọ́ tọ́ hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CD Kia ni mo ti ra wọ́n. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè. Tètè download CD Kia lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Kia ní wẹ̀lẹ̀mù.
2: Ọ́fíìsì CD Kia wà ní Block 2, Civic Center, Ultra Modern Market, Civic Center, Kano. Ẹ lè pè wọ́n sórí 0707484-3345. 0707484-3345.
0: Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
3: Making life easier. Ai da gani wannan miyar za ta yi daɗi sosai tare da teba mai zafi.
4: Muhammad.
3: Eh?
4: Kai ne kuma anan?
3: Albarke dai ƴar uwata. Ai da zaran dunkulin kayan armashin girki na Royco ya shiga tukunya. Ai ba magana. Dole ne kamshin ya kira suna na.
4: Shin wai kai baka gajiya ne da abinci?
3: Tab. Gajiya fa kike ce fa. Ai sam. Mahaifiyata ta ce in rinka kasancewa wurin da ake abinci mai k